0: ɛ yàdí yà kópa rẹ bíbí sáwò sẹ́nẹ́ ẹ̀dọ́ ní fẹ́rẹ́ wà àkúntà bẹ́ẹ̀ nà òkòbí àkẹtùyẹ bẹ́ẹ̀ nà wọ́kọ̀dí yẹ sẹ́nẹ́ ẹ̀dọ́ ní fẹ́rẹ́ wà sẹ́nẹ́ ẹ̀wúradì yà kópa fẹ́rẹ́ wà sẹ́nẹ́ kristo yẹsù pìà àkẹtùyẹ bẹ́ẹ̀ àkúntà bẹ́ẹ̀ ẹ̀ nà òkòbí
1: silver 98.3
0: FM yenka entina obetimi ni obi asai ebikura na otibe kwai na adwuma de wabata ye ka ne se bantema ha obedru bantema no obenya danfo obedru bantema no obehu oba bi no obewale no obedru bantema bonso obenya oba no wanem awo patikira musuya wenya danfo afi bonso wa ni afro eyi bra sumasi wadanfo sumasi na ka akobona